Eagle 7 Sport Radio 103.7 FM. Tafidi kale si lu abe okuta tin solo lu ipinle Ogun ni orilede Nigeria. Eti to ba gbo alo ti dodan ko gbo abo. Emi tin to to Samuel Oyemi fele fele laye fele ni gbogbo eyan mo mi si emi ko Olorun bo oke lo fun mi se ni gbogbo igba. Amen ba awon akoni meta ni bere eto ye labala koko. Ibi awila de yi mo fe soju abe nko awon eniyan teni yi je. Kilo de ta se lanfani lati mo wa. Eni akoko eje yanan na e gege bi mo se le yanan na e. Omo orile de Nigeria leni akoko. Tamanzo ni pa gbagbolo ye ABC ilu Enugu. Obinrin rin ajo bọọlu alafẹsẹgba rẹ ninu iko agbabọọlu ọdọ kan ti won pe ni River Lane ni ilu Enugun lati bẹ lo ti lo sinu iko agbabọọlu Norway asiku yen na ni John Mikel Obi darapọ mọ iko agbabọọlu kan o soju fun iko agbabọọlu Lyon ni ọdun 2004 ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ wọ́n reject FIFA reject èyí tí wọ́n fi sọ di mímọ̀ pé kóhun àti ẹnìkan Ezekiel Bala kí wọ́n padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù Lyon pẹ̀lú ìgbésẹ̀ ojú ẹsẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Lyon orílẹ̀-èdè Norway ni wọ́n wà wọ́n sọ nípa agbábọ́ọ̀lù yìí ó ti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Lyon Offham Shaka Ofor AIK Shenzhen FC AIK Wooten Wanderers If Wrong ó tún padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù AIK yìí ó ti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Attat ó ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nigeria ní under 20 ó dẹ̀ ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nigeria àgbà ọ̀jẹ̀. Wọ́n kéde rẹ̀ wípé ó láǹfààní láti lọ sí orílẹ̀-èdè Russia nínú ikọ̀ agbábọ́ọ̀lù Locomotive Moscow ní ìgbà náà. Ó ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Offham ti sọ́ di mímọ̀ Shaka Ofor ikọ̀ agbábọ́ọ̀lù AIK Wooten Wanderers. Àbánsọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ṣojú fún orílẹ̀-èdè Nàìjíríà àbánsọ̀ nípa under 20. Ẹ má gbàgbé pé a parí sí runner-up níbi ìdíje 2005 FIFA World Youth Championship. Ó pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà níbi ìdíje yẹn. Nígbà tó di January 2010, wọ́n pè sínú ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà fún ìdíje Africa Cup of Nations ní ìpele ìsọ̀rí-sọ̀rí. Kódà òun ló láǹfààní láti kọ́kọ́ mi àwọn àkọ́kọ́ ní ìṣẹ́jú 12 ṣùgbọ́n a padànù níbi ìfẹsẹ̀wọnsẹ̀ sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt. Ó ṣe bẹ́ẹ̀ ó ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ láti dé ipò kẹta níbi ìdíje Africa Cup of Nations ti ọdún 2010 níbi tá a ti na Algeria. Oṣù mẹ́fà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn òun náà pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lọ síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé 2010 FIFA World Cup. Dani penalty ìgbà tí a recognize nígbà tá a kojú orílẹ̀-èdè South Korea akọni mi lórí pápá ló ṣèrànlọ́wọ́ yẹn fún Yakubu Ayegbeni. Orúkọ rẹ̀ ó túmọ̀ sí ògo Ọlọ́run glory of God ní èdè Igbo. Kò sí nǹkan kan wà ìdí tí mo ṣe mú wá kí ìfẹsẹ̀wọnsẹ̀ kankan tó bẹ̀rẹ̀ akọni mi lórí pápá máa ń ṣe nǹkan kan ta ni mo ń perí ẹ̀. Chinedu Ogbuke Obase Chinedu Ogbuke Obase àbí ní ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 1986 agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ni ọwọ́ iwájú. Òun ni ẹni àkọ́kọ́ tó jẹ́ akọni mi lórí pápá. Kí ni ìdí tí mo ṣe mú ìtàn ọba sí wa sí etí ìbọn yìí?
ki ifese won se do bere ko ma fi olorun siwaju ko si eyin te ba notice dada uruko re obasi mean glory of god obasi man gbadura ni gbogbo ibi ifese won se ohun fura ara ara e so only I can talk to god about everything so I pray for victory se won no fi olorun siwaju gbogbo nkan abi o gba pe olorun mo si gbogbo e so man fi olorun siwaju olorin kan ta ma lo oluwa o la fi siwaju oba giji wa understand mi lorin so oba si o je eni to man fi olorun siwaju gbogbo nkan iwo na gbiyanju lati ma fi olorun siwaju ma ro wi pe o ti pe create time lati ma fi olorun siwaju eni keji omo orilede japan abi ni ojo ketala osu kefa odun 1986 o ti soju fun iko agbabolo angoya bbb venlo cska moscow ac milan pachuca melbourne victory vitesse botafogo o ti soju fun awon iko agbabolo yi loloko jokan ta ba so nipa japan under 20 o ti soju fun won japan under 23 agba oje fun orilede japan o ti soju fun won oda Nigeria career o ti lanfani lati nse akonimogba fun iko agbawolo kan ti won pe ni Cambodia taleni yi omo orilede Japan ta ba soro nipa Keisuke Honda o je agbawolo kan to won na ya lara oto to gbo ogo orilede rega pelu ri e to o ma o ri e o mo bi ori e o ma ko dan irun a le so pe bi irun ti e bo se ri naturally ohun na niyan onda ohun ni yan ti se akoni mi lori papa elekeje o ti ale oni ibi ti mo ti so di mo pe o gba free kick kan o gba wole ni ibi ti orilede re japan ti koju iko agbabolo kan ni bi idije ife eye agbaye lo ti lanfani lati gba direct free kick yi wole gege bi a se fi dire mule o bere dada pelu orilede re japan ibi idije 2005 fifa world youth championship lati gba naa lo ti tesi owo iwaju o kopa fun won ni bi idije ife eye agbaye gege bi a ti kore under Keisuke Honda ohun ni eni ti n se akoni mi lori papa elekeji ta ba n so nipa ise akonimogba Cambodia o ti sise akonimogba koda egbon re agba Honda ohun naa o je agbabolo ohun naa o se dada fun orilede re o ti bu omi rin awon nkankan co-founder ati general partner of investment nipa awon ile ise kan ti won mo nipa ero AI ati technology o fi eleyi da nkan pada lati create ise fun awon eyan ni orilede re iwo na gbiyanju to ba debi to nlo ma gbagbe awon eyan re o eni Keisuke Honda ohun naa niyen oya eni keta abi ni ojo keta osu kejila odun 1981 taba n sọrọ nipa akọni mi lori papa eleketa sporting gigion Real Zaragoza Valencia Barcelona Atletico Madrid New York City Melbourne City ati Vise Kobe ni o ti lanfani lati soju fun ikọ agbabolo orilede Spain under 21 o ti soju fun won agba oje ti ikọ agbabolo orilede Spain o ti soju fun won daadaa abc ilu kan ta pe ni Tulia ni orilede Spain nigba to wa leni odun merin anfani re lati je agbabolo o ba ijakunle pade nigba to ni fracture ni bi esere osi esere otun die die o n gbera pada nitori injury yi baba re sise po pelu re oba se wipe se bi ese otun re ni je ka sise lori ese osi yi o le ma fi gba bolu o le je eniyan laye nitori awon ri wipe
o fe jeyan lagbo bolu alafesegba ohun to mu ki akoni mi lori papa di eni ti o nlo ese yen o de se be o lo dada lori papa o fi tara o fi mi awon lori sirise tani eni yi mi o ni soju be lo David Villa Sanchez David Villa Sanchez agbabolo mo lede Spain ni awon eyan to pe wole won lanfani lati gba orukan yen awon eyan kan gbianju e ma binu e je ka to se mi lose ti nbo lasoba mi alawara bi ohun kohun to ba nla koja lasiko yi ki se opin re o e gbo bi baba re se ran lowo lati je eniyan laye o ni injury si ese otun re sugbon won sise lori keji pe se alarire re awa si imuse baba re nigbagbo iwo obi iwo alagbato to nlanfani lati gbo mi ki lawon kan to nse lati ran mo re lowo lati je eniyan laye anso nipa soccer segun odegbami international college academy to wa ni ilu wasemi ori ai awon ibu kankan ninu omo re wipe omo mi yi o sese ko je eniyan laye lagbo awon elere idaraya gbiyanju ko mu lo si Eagle 7 sport academy ti segun odegbami e gbiyanju ko debe en gbogbo bo tile je pe won ti bere eto eko lasiko yi sugbon ni lokan wipe omo mi ohun kohun to ba le sele si ma try lati encourage e alarire re awasi mu she.